0: temi aritibwe igba nkilo be tin di njoba tugu ya ri di afo arile onya omo onugbo irun ya pe ni irun iba oni je irun kan ya pe ni paludism nle loyinbo irun je irun kan yebe alapa ina bune una kunre bone irun je irun kan je irun badin sin apa mode en lo ya mode be ko ni odun meru en ni alapa ina ta irun efune na pa omo en tono kan juguba irun mba nle lu togo en joba togo kesin tare yakobu lambafu omo chigini en lamba ya bo buye omo ko ni odun meru na en ọ̀rọ̀ akọ́ bulamba nínú mẹ́rin mọ́dé ní oṣù mẹ́rú yínú oṣù mẹ́fà yínú oṣù méje yínú oṣù mẹ́dógún wọn ní ọ̀nà karùn bulamba abẹ́bẹ̀ fúwẹ́ nàbí mi bóbá lọ́mọ nàbí mi iná lọ́mọ wọ̀nyí wà rí nta ọmọ àníyànká lójú fò sí lọ́jọ́ àti tiẹ̀ ọ̀tù mẹ́sán ọdún yìí bẹ́ẹ̀ àwọn àlàkó yìí nàbẹ̀ kó bulamba abẹ́bẹ̀ lẹ́rẹ̀ tó gbẹ́ pọ́ fún ọmọ chikini yìí bẹ́ẹ̀ kò ní ọdún mẹ́rú náà tó náà lamba yìí bẹ́ẹ̀ kúrọ̀ ní iye nlẹ̀lú tógo ìjọba tógo àpè yín pò nìkan lójú fò sí síkágbẹ́ ọmọ wọn lọ́nlé dòtó ibẹ̀ sánmọ́ ndílamba búbù ká bulamba fún ọmọ yẹn kọ́ ibẹ̀ bulamba tán náà sùnú múdọ́ ibẹ̀ àpè ní mùsíkẹ́ ẹ̀mpẹ̀yẹ kí alápá ọkọ̀ máa ń bọ́ ọmọ yẹn mbẹ́ ìwà ẹ̀ eke iye ara pàtà yín pò náà mẹ́kẹ́ tíá etí pàtà yín pò sí kòtò ọkọ̀ máa wà ní kòtò wà nkọ bẹ ti nijọba iye ari di afọ arile ohun abarapa ọyàn ohun ẹgbẹ ọtọọtọ.
1: Yusufana afarapa yin gbọlọtọ gbogbonu mẹtiri ọtẹjọ gbọlọtọ kìdí gbọlọtọ bilẹ gbogbonu kékeré anyi tóle de ìtúwọ mẹdùnganyọrọ kìdí gbọlọtọ gbọnu kìhà ní paa dégi mbọ asọdọbẹrẹ sọsọni nbí mbọnu mamotofo nsindumẹ de atsitsa ganu gbọlọtọ. Alo akwadogo de gamanye anyurwa gowiji blagabunu nge klanyi ilolu maswa tabini le nlinunku igbaliku malayi mbiye mbunu mamatofu nsindume chu busu sangso ma katajangwa soro kisiga balde bifa ni malayi ganunga igbala iyerwa malayi ganunga igbala kikwara genasu ibusu inumaro ibusu isi ibusu sunu kudu ibusu inume malayi mbiye ganunga igbala gibi gabunu makugi kisiga bali yevo busu nasaga katajangwa soro roa ganunga mbiye ni malayi ganunga igbala mesubana ganunga igbala giyerwa yami jime fata gunogunu fola fe bal de otejo ombo krafanyo fata gani laegi fakre sangwa fe di imudaro fe lol fanyin temaro fanyi bogamal ibaradan de itungo mamata du fanyi musubana masana de minyana fanyabunu mbiga bu fanyabaro tu yuvo busu sangu somaga kajangwa sorwa fakpel mbiye fe chube aloboye chetema nunu malakal gani mbiye su meyi gani igbala yayan mamela me swatemi de ichija ochojo alotwa anyiro ichija gango alotoli anyiro ajabunu atangfala ali goji blagabunu ngekl anyi ilol maswa gole mabunu me bal nsimo wala ba baro wona tani ajabani na farafani
2: Sia yora tun dogadi kapu fan miabe wana vivi kimi dan kodo etibe novito nino kwane mi vava le radio reol be mwati novito nino ni wana reki puna mputo agbe menya onu vivye toa pomegbe nono niti
3: nya wezo mwadu novito nino bi wana wana kimi sina ya ula se ya ula le ndogadi kamea ibe game ibi mwadu mwile kimi nyone mi puna mposo po mwile nyanti mi puna mposo awedo mwile enya ulo nti mkewe kamegbe to Boa, and want him upon Pusso, be no viva solini, imi.
2: Father Kevin and me, Pamensa, who do we had all now? La Plomilega Popodeca, Beadi Dodo me, Pudo, Dania Vovo, Abbe, Estron de De, Allo, Cadodo Nui, Lady La Puvido, Edovena, Bapudo, Bubu, Ole Togo, Allo Duta, Dodua, Vamia Sro, Afforded in you, Bapudo, Hadu Megbenono, Namiabe,